yɛni ɛden wɔ honam mu ɛnso yɛni nyɛ den wɔ mpaebɔ mu meka biem yɛni ɛyɛ den ɛwɔ honam mu nanso yɛni nyɛ den ɛwɔ mpaebɔ mu ɛno na Isaiah kan wɔ Isaiah chapter 33 verse 1 ɔse na wo ayɛ sɛ wo yɛ wo hu yɛ ɛdi wo wo ayɛ